yìí pé kọ̀nà yìí bómi mẹ́sùn tó lẹ́pọ̀ bẹ́ wítẹ̀ kódà ẹ̀wọ̀ sọ́gbọ̀n lọ́dọ̀ yẹn náyì mọ́wẹ̀ yìí yìí pé pọ̀ pinnu náà ìwájà jọ́dá ni yìí tó àti sálẹ̀ yìí ṣe gbá lẹ́ẹ̀mẹ́dẹ́ tó àti dé ọ̀ àti ọ̀fi tàfẹ́bí òsìmẹ̀ ẹ̀wọ̀ sọ́dá wàbọ̀dọ́mọ̀ tó mẹ́mẹ́nu ṣe náyì wíwẹ̀. Ome jiwe we tolo so domo fi we je e wo so domo do o tolo khia e wo so sa tinde o dren do fine mo e o galo na do fo e so domo ze da ga do dewe mo we e wo so de ale ton jagbo nubo yi di vi a olo ase ya ton le to a wando khe israeli e so yi khona me to me me si e tole de domo o fi lepo lepo nko dewe o me osradi do meton nate o me juwe we ton losa do me ran ro l'Israel etan de damon ba yido eye gbon o fi le nko de bulo na fine we asirian le jete ja sanja a ro l'Israel etan san do me ran o fi loke o me juwe we ton ko donen bo sa o kohone na ewo sohun ole ede to fine mayin gula dopo kafe gula we yeso he ai ha holusili ato tona do into klano trala na onuhe eso yolo meme si to le bodoro mimato me domo mimato na do khia mimenu we to mime te to ti na aolu Israel kuno che aolu eche ba ele cha ye we galoti to Israel me ewo no do na aolu Israel to oho ye to dido to adoza to e mele ewo so domo mi we mo fi ete na

pọ́nú fún mo tọ́yì dá iye ego àwọn pádépò sọ́lẹ̀ pó kẹ̀kẹ́ lẹ̀ pó tí lẹ́dọ́ tó dáhùn mẹ̀mẹ́ sí ètò lẹ́sọ́dọ̀ lẹ́dọ́mọ̀ tó mẹ̀mẹ́ ní tí ó ná mi náwádó ewu ọ̀sọ́gbọ̀n rà dì búbúlò náà ètò ètò mídé yísùsù ètò ètò yédè ẹlẹ́tì àsọ́kùdẹ bó dọ́mọ̀ yẹn fẹ́ òkúrúnà ònùkún ètò lẹ́ na ẹni tó mọ òkúrúnà sọ́kùnùkún yọ pọ́ sùnù lọ́tọ̀ ewu ọ̀sọ́mọ̀ bó dá iye ego òsọ́ lọ́tìn òsú lọ́tìn gọ́ná òsọ́ lẹ́ẹ̀pọ̀ kẹ̀kẹ́ mìíràn lẹ́ẹ̀pọ̀ lẹ́dọ́ ẹlẹ́tì pé wẹ̀nẹ̀ náà yéé jẹ tiwa ẹlẹ́tì sọ́kùdẹ hàn òkúrúnà bó dọ́mọ̀ yẹn fẹ́ òyìnùkún mamọ́ dókò yé omi ilé ewu ọsọ yìí nukuru máa mọ dókò yé kẹrẹdì òkú ẹlẹ́tì àtọ ẹlẹ́tì sọdọ̀ hàn yé dọ̀ alilọ́ máa wẹ̀ ẹ̀hẹ́ gbá mọ́ èyí máa wẹ̀ òtòdàkọ́lọ́ gbá mi tó ìhò tó mi yẹn náà hàn mi wá jẹ̀ dáwé mẹ́ èmi tó dídí lọ́dì ẹ̀sọ́ pínlẹ̀ yé jẹ́ samaria ẹ̀sọ́ wá jọ̀dọ̀ wẹ̀nẹ̀ náà yé kò hàn ìwá samaria wẹ̀ ẹlẹ́tì àdọ́mọ́ òkúrùn ònùkún omi ẹlẹ́tọ̀ náà yé ní dọ́mọ́. Akọ̀sẹ̀ bíbélù kíkíá lọ. Ne pepe mi ko klo mi na ze sa yo klo no de di to de me mi na fo no te da fo mi ton jibo do ho na o klo no a mo gbe di de lo o kona me lo a kpa jire lo nu klo me na do se tonu na pa gbe na do yi o de na jomi o lo ye na wa di le a ko klo no to o ho ti hu ya to me to egbe Jesu yin ka me mi ho de te mi na note bo mi na nanu ni na mi tan po mada oko ini ko da deji ana ze daga oto mi do pera dagbe mi tan mi ho da do e he mi he wa mi na kala yi to mi si to jesu in kama bo do na azan lo mi tan me tan mi do pe na mi ko si o to jesu in kama mi ho da te niche inase dakpo eto mi degbon lo medin